pẹ̀lú polisi republikẹ́nu yọ mi tẹ́ pọ̀lọ́ sẹ́bọ̀ tó yé tẹ̀lẹ̀ wọ́ àzọ́ yìí tẹ̀lẹ̀ tán ìrànwára lìmọ̀ kọ́tọ́ nu bó ń dọ̀mẹ́jì ìnágbọ̀n mi kọ́tọ́ bọ̀ eni eri wa ibọ̀ hàn itọ́ ìbọn tẹ̀tsínú ìbọn ìtara òwe ma eni ẹ̀mẹ́ bọ̀ mi tó òwẹ́ tán mi bọ̀ eni eri wa ibẹ̀ mi alẹ́ dọ́nu ìdọ̀mẹ́jì tuntun mẹ́kọ́ dọ̀wọ́ kẹ́tẹ́ tán bẹ́sìn gan wà tari mẹ́ sánsan wà jẹ́ kan orúkọ àtàrí mẹ́ràn níwádìí tí yẹn ló bọ̀ fíyìn fìlò yìnyín làmẹ́jì pọ́ńtẹ̀ ẹkún pla òfìlẹ̀ tán fìjì tẹ̀mẹ́ lọ́dọ̀ centre université de la mère de l'enfant lagune CHU mẹ́lọ yọ ìrọ̀mẹ́jì níwádìí tí wọ́n mi náà lọ́dọ̀ zo jà kígbe mẹ́ ló kan alẹ́ bọ́lá nínú gbèmí tán ẹyin fún gbèmí mẹ́rẹ́ jì luwa eneyan dupe tan mina toro mɛ ti sunlɛ bi mɛwɛ lo ekun kpla sun yin sun lo wɔ mi yio na bi mɛwɛ ten yɔ mi toro mɛ ti mina do to onuwa ene ekun kpla koe do ene gbe bɔn onu yi lɔdɔ examen systématique du nouveau né réalisé en français ne yɔ et enfant yɔ mi a do to lu eneyan edo mɛ ti fi edzi vi tro le yɔ edo na gbedze kpɔn le nuɖo nu kan dzi wɛyin dandanda yɔ nuwa ene mɔ jɛmɛ yi de mɛ yɔ ablodo so dza kegbe mɛ bolo ablodo fɔn gbe mɛ òun ta tagbe edzawe gawo atari mɛ adze gawo ɔrɔkɔ atari mɛ mina do to numɔ nkɔtɔn dɔwɛ ede nu do kpɔdo kpɔmɛ tɛn bo nuko do ali mɔ nkɔtɔn dzi yɔ mina se bona tun de mina blogbɔn bo nɔ fia yin fi bona edzi trolo wɔ de wa ntɔn bo nukɔ yi ti yɔ mina sɔ do o nuyɛ mɛ mɔri kpɔ mina tɔnɔ dzi hɔn itɔ koe do eyin o mɛdesɛ do trɔlɔ le do to gansan gbasa lobɔ eye ɔ enɔ dɔnuto ayi na dza ikpodo to tɛntɛn ko panwe tutume de de ti wɛ sɔdo te nu bɛ kunkla de wa gbɛn boyin alitasiɔn aliye dzi egbɔn akpa hoe ka gbɔn do titi mi tɔn le dzi lo ye akpa yi ne hoe amɔrɔ mɛ dzi ma yɔ wa de de ti bɛ atsi o nu wa lɔ gblegble mɛ de tɔn dɔ ko mia dɔ wa bɔn itɛlɛ sɔ mɔto itɔn ya kɛkɛ de tɔn ya akpa hoe nɔ dzro itɛlɛ bɛ na gbɔn le yɔ yin alɔ mi yɔ hoe yíká tí mọ̀ yọ àlìyànnà xɔ bẹ́ẹ̀ni wà tán àlítà òvi dédé wa yìnyín ló gbẹ́ dẹ̀tán dọ́gbẹ́lẹ̀ rẹ̀ ló kàn lẹ́dọ̀ mẹ́rẹ́fó sí gbẹ̀dọ́dá kó bá mẹ́rẹ́ yọ òhun ìtọ́kọ́ ìdúró rẹ̀ pọ̀ fíbọ́dọ̀ méjì nìkún sínú àyìnbó de péde wo de èjì nùgbọ́ ẹ̀ èrò yíyọ ẹ̀rọ àlọ́mítàn míyàn hwé disí ọ̀hwé rẹ̀ dùnà yìí dó kanjí dùn kanjí dèdè sẹ́yàn bí ọgbọ́n yìí bọ́ńdọ̀ fúláfò ìwájà mẹ́rẹ́ wù zẹ́gbé yọ ẹ̀hẹ́ ẹ̀ná zẹ̀ mẹ́wù gbọ̀n àlọ́míyàn hwé ló kan lẹ̀ wá àlọ́ disí ọ̀hwé rẹ̀ jẹ́ àmọ́ sọ mọ́tò ló sọ mẹ́rẹ́ dó àlọ́míyàn hwé pánáná ló yí yọ lónìí yọ sẹ́ gbẹ́ rẹ̀ jẹ́ fíìmì káde hàn mẹ́ dìbò ẹ̀rù sẹ́mù kọ́tán dé tọ́ ẹ̀dín ló dọ́mẹ́ jí wuli tèmi nígbà tí ó nà mí yọ ekoro gbéná yìí mẹ́rin mẹ́rin lóyún kónozọ́ àtọ́ máa gbẹ́ gbéná déédéé wẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó tọ́nà ẹ̀ nàtún lé nàsọ́ alọ́ yẹn nàsọ́ ló na dodo náà nukọ́ yọ̀nà tí yọ ekoro títí mẹ́nu yìí tẹ̀lé bẹ́ẹ̀ jẹ́ kó tọ́nà mẹ́nu mi jẹ́ mẹ́yọ dídọ́mẹ́ jí bàtọ́ na kó lókpókpó omi tọ́ mọ́ eniyan edo o ìwà yìí wẹ̀ mọ́rọ̀ kpọ́ na dọ́n tutu ma xɔsumɔ tó náà ma ɖo ne mɛ ong action benin eye mɛ àkó nìyɔn ɖukplɔ mɛtɔ serge patrick zinfɔ yi tó kpa tsɛ na yɔ egbɔn fi lo dɔmɛ dzi nuyi lɔrɔ kple le lo na mɔdze mɛ o mɛ ekplɔ nu mɛ le sɔ yɔ do lɔ dzibo si kutɛ kɔ lo dubɛ wa dagbe nu kun siyɛ mía nami mɔdze mɛ ne tɔn yɔ nuwa tɔn isɔda la atɔn dzi lo do na blɔ ɖe afi fɔ sun emɛ mio nabi yɔ den si azãtɔn o atɔn gɔgbe azãtɔn aizen gɔgbe azãtɔn tɔn gɔgbe azãtɔn gɔgbe yɔ quand on met pépé nous et leur communication faite de conseils pratiques pour le maintien du corps suivi des conseils de diététicien c'est Patrick Sinfoito un soir et un problème il était dans les bonbons et la canne d'eau au nom plomé des si vous tenez compte des bordeaux de ou nous pour et le dieu le dieu n'est qu'à si wak bonbon à pas à mi-temps il y a nos candidats au conseil nos candidats et la plomé et n'est entendant dans minacé mais à quoi pour nous à quoi vous tenez compte mais le monde clou j'ai un doudou si à pas où il est yo il est là il a sopé d'eau mais où bẹ́ẹ̀jẹ̀ sun sí àsáta ìzẹ́ngọ́gbé àkọ́zangbé yọ ní ìlọ́rọ̀ explication des recettes proposées pour votre maintien et l'équilibre ne yọ o mọ jẹmẹ sọ ẹ lọ do lọ jí yọ edo nana dénú bó ti tẹgbẹ tán mi alẹ ìwé bó náà tẹ kanjí àgbàzá náà kanjí yọ ẹnìtí mẹnu mínú o àsàn yìí lẹgbẹ bẹ́ẹ̀ bá jẹ sun sí àsáta tẹ̀wọ̀ ìgọ̀gbé síbi gbé yìí nẹ ẹdọ conseil découverte des conseils du diététicien serge patrick sinfo edo nù kplọ mẹ gbódò nu dédé mi ma ko tun la yàlẹ pa yọ asọyìn lẹbi kúrẹ do kpọdọkpọ mi tọ mi na tún tán dàn mẹra ko serge patrick sinfo yìí to ewé nanọ yìí nẹkàn edo mọ tiẹ mi kàn bí yọ mi di rẹmẹ dzi fitẹ mọ wọn ká hẹ nanọ yìí dzi centre paul six kutọntọn ewé nanọ alo kàn ebi na koko lo na do numu jẹnu mẹ do kílẹ̀ wọn kí mẹ yọ yin 01 66 46
06 82 bo e na so ilo nu do propo o mito o david akoren o na do meji o nu wa me mo ro profi wa me na kore toro mito lesia.